0: bue to wa le yen kilo mo to de be oru ni elomi ma kur bi serale to ba de shop laaro ngo ba de be emi ani ti agbe sibe emi a so pe o ba bi eje nbe emi ani won ju nkan sibe emi ani won da nkan sibe wa ti mo pe oru ni yen ko to close o sin kan to jo be igba ti wa de laaro o pa be iru ogun be oru le yan ma nse ile to fura re ra to de ko ile sori e nbo wa ko de be tan o wa rowo mo se bibi kan lo lo wa to ti ko ile yen ki lo ko ba si ki ile yen gbogbo awon kan won ile agbodo mo gbogbo eyan mo lo te wa labuja e ma mura nle o a fe ba ile soro mo gbadura loruko jesu ile re ma ji
1: amen
0: ile re ma ji
1: amen
0: bo bi awon oko to ma ko awon mo olorun wa si area 10 man ni bus 1 lati buhari agbaduze wa si parade ground bus 2 lati suleja agba mandala suba ma bo si ori papa isoji ni parade ground bus 3 asaka maraba yanya amaku bo si parade ground bus 4 lati babalada giri agba suka lugbe ma bo si parade ground ni papa isoji bus 5 ni lati pape ti ma ko awon olorun ma de ma bo direct si parade ground loruko jesu ko ara adugba mo la ma gbadura si ile ko ojo merin la iwo go mo ipe ki se lasan ati be ati jo monday ta ti n ba lo a de gba be di sunday to n bo lohun ka ba ri ada ha mo pase eni kan ri mi gbo bi won ba gbagbo loruko jesu ife olorun fun ogo re won ma wa si imuse in the name of jesus
1: amen
0: se mo verse nkan fun o so mo pọlọ wo da obẹ rara o olọwo da obẹ awọn kan wa bibeli tọlọwo da bẹ but won bara won bẹ en ti o en ta fẹ ni yawo ni su loka to de dile ti o loyun so ro pọlọ da bẹ ni ko da bẹ aye lo se bẹ to de bara e bẹ eni to je pe o da le se sile to de lo tele lẹ́ẹ̀kan ó dẹ̀ fọ́dọ̀ ṣe lásán ni ọlọ́run ò dá bẹ́ẹ̀ ayé ló sọ́dà bẹ́ẹ̀ ó dẹ̀ bara ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bára wo kọ́mpìrì ńlá tó fọ́dọ̀ ẹ lọ bèrè ó lè jẹ́ gẹ̀tì máa ń lásán ńbẹ̀ òun ló bínú ilé iṣẹ́ yẹn á dẹ̀ parí iṣẹ́ bẹ́ẹ̀ ni tí ẹnìkan bá wà ní ọgbà ilé iṣẹ́ tó bá ti gbàbọ̀dé tó gbé wọlé iṣẹ́ yẹn ẹ kàn rí pé kọ́mpìrì yẹn máa ju àjúrẹ́ yìí tó bá ti rí bẹ́ẹ̀ o ti nílò wòlíì ọjà rẹ̀ ń tà tẹ́lẹ̀ kò ta mọ́ o nílò wòlíì òru òní tó bá wà lẹ́kọ̀ọ́ wọ́n ti sọ iṣẹ́ rẹ̀ di gbèsè kí ló fà á ò ń ṣiṣẹ́ ò ń tajà ó dẹ̀ rówó but ó rí kọjọ́ bùkátà wọlé ó dẹ̀ rọ́gbọ́dá sí gbogbo àwọn kan wọ̀nyí ṣẹlẹ̀ ó dẹ̀ fẹ́ sọ́dọ̀ aláìmọ́ ṣe ó wá jọ kó tẹ̀tẹ̀rẹ̀ o de kia so ma gba kan so di akure temi iwo na ji mo lo jo wa laja won ni aja na won tin jara won mo ni eh aja na tin jara yin e won kini tumo ye won sala ye fun mi ah mo ni ti jara e o be ni so won na o gboro jara re gba ma je so da kure te won mura ni won fe ba ile ye je mo lowo mo jẹ́ ìpọ́ bara ẹ bẹ́ẹ̀ sọ pé mi ò ní gbà
1: mi ò ní gbà
0: ògbà máa yẹn ni nínú ìwé mark ní chapter 1 verse 40 41 and 42 ìbéèrè yìí pé ọkùnrin kan tí ó dẹ̀tẹ̀ ó tọ̀ wá ó sì kúnlẹ̀ níwájú rẹ̀ ó sì ń bẹ̀ẹ́ ó sì wòó fún pé bí ìwọ bá fẹ́ ìwọ lè sọ níbi mímọ́ jésù ṣàánú rẹ̀ ó náwó rẹ̀ ó fi bà á ó sì wí pé mo fẹ́ ìwọ di mímọ́ bí ó sì ti ń sọ̀rọ̀ lójú kan náà ẹ̀tẹ́ náà sì fi sílẹ̀ ó sì di mímọ́ yá ibi tó bára ẹni yẹn bọ́ kó jókòó tẹ́tẹ́rẹ́ ọ̀sáré ó gbọ́ ẹ̀rọ jésù ó dẹ̀ lọ́bẹ̀ tí ó ba lo crusade yen jo yen ba ye ba se wa ni yen eni kan ri mi gbo loruko Jesus awo so
1: amen
0: awo so
1: amen.